0: dá gbogbo ẹ padà
1: bílẹ̀ kọ̀dọ̀ mi
0: ogo ni fún bàbá lókè
1: ìwọ̀nà tọ̀mí tó ń tọ̀ lọ́mẹ̀
0: ẹ̀tẹ̀ síwájú ẹ̀ka tán fún mi.
2: Elomo sorti le pied et les mains liés de bande et le visage enveloppé de linge. Jésus le dit déliez-le et laissez-le aller.
0: Jésus n'est tout gbogbo aṣọ tó kù lára ẹ̀.
1: Jésù rọ mi tún àwọn ẹ̀pọ̀ dẹ́gbẹ̀rẹ́
0: lórí rẹ̀. Aṣọ ogun.
1: Àbọ̀sí àfọ̀.
0: Táyé fi mọ̀ ẹ́.
1: De o àyíró kan
0: lóyún. Jésù rán mi sí ọdẹ ni.
1: Jésù tó mi rán mi tó ẹgbẹ́.
0: A tún kúrò lára ẹ lórí.
1: Ṣé ayé tí wọ́n mi gbọ́ sọ yín Jésù nàmẹ́.
0: Ogo ni fún bàbá lókè.
1: Àlèlúyà. Ìwọ̀nà tọ̀ mi tó ń tọ̀ lọ́mẹ́.
0: Ará mi nínú Olúwa.
1: Mẹ ṣe lẹ́tọ̀ kúrò nàmẹ́.
0: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín.
1: Ìgbọ̀nà má dọ̀ kó dé náà mi.
0: Sórí ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́.
1: Mímọ̀ àgbọ̀ndé fún mi ti àlọ́nu àlọ́nu.
0: Wọ́n ń tọ́jú ẹ sílẹ̀ fún ogo ni.
1: Yétò nukú pè mí godá yìí náà gígo ẹ̀.
0: Ìwọ iṣẹ́ ni tí ó bá ogun lọ.
1: Mi rẹ̀ mẹ́rin mẹ́rin náà kò dún àwọn sọ yìí.
0: Ogun yìí ò gbọ́dọ̀ gbé ẹ lọ.
1: Àwọn ló máa sọ̀gá ń zé mi yìí.
0: Sórí gbogbo ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́.
1: Mímọ̀ àgbọ̀ndé fún mi ti àlọ́nu àlọ́nu.
0: Oh, fásikò díẹ̀ ni.
1: Náà jẹ́ pẹ̀ fídíò ẹ mọ́.
0: Ìgbàgbọ́ ẹ ni wọ́n ń yí ẹ wò lọ́wọ́.
1: Yìí sẹ̀mí tán tẹ́ pọ́n wẹ̀ yẹn ti àlọ́lọ́.
0: Pẹ́ṣẹ́ ọkàn ẹ lè gbé.
1: Dọ̀bẹ́ àìsà mi tán sọ̀gán zè.
0: Hallelujah.
2: Amen.
0: Àwọn ènìyàn fẹ́ kó conclude kó sọ wípé ó tiẹ̀ ti sú mi kí wọ́n náà parẹ́.
1: Mẹ̀lẹ́ dúró mi ní zẹ́ gbẹ̀tà gòdò tọ́bọ̀dọ̀ rọ́mọ́ ẹ tẹ́ ọ pé kọ́nà mi.
0: Ntí ọ̀tá fẹ́ fún ẹ nìyẹn.
1: Wé kẹtọ́ dúró náà mi ní ẹ.
0: Ìwọ ló wà dúró lórí ẹsẹ̀ rẹ méjèèjì.
1: Ìrẹ́ náà nà tètò àfọ̀mìtò àwọn ẹlẹ́dí.
0: Wípé ìmúpadàbọ̀ látọ̀dọ̀ Olúwa ni mò ń dúró dé.
1: Free God sọ òkúrò náà dèwọ̀ ẹ̀mí tó te pọ̀.
0: O gbọ́ tó lórí yẹn kọrin ni.
1: Mi máa ṣe bọ̀ hanjì tó ẹ̀ nìyẹn.
0: Ó ní akúkú ṣeé ṣe mo mọ̀.
1: Èdè ẹ náà bà sí bọ̀ nú ẹ̀.
0: O mọ ibi tó ti mórin yẹn ni.
1: Mi máa ń fìrẹ́ yí
0: ìhà pọ̀. Olúkú orí kìíní.
1: Tòlúkú sí ìwé máa ta títán.
0: Ẹsẹ̀ ogójì ó dín mẹ́ta.
1: Àfọ̀ ẹ tán
0: kúta léèwé àtọ̀. Pẹ̀lú Ọlọ́run.
1: Dọ̀pọ̀ tó òkúrò náà pọ̀.
0: Ohun gbogbo ni.
1: Rúlẹ̀ pọ̀ ẹ bí bíbá sí.
0: Ẹ kà á sókè fún mi.
3: Kàn rien n'est impossible à Dieu.
1: Lọ́nu dé máa fi àwọn bíbá sí náà.
0: Pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe.
1: Pọ̀ tó òkúrò náà pọ̀ rúlẹ̀ pọ̀ ẹ bí bíbá sí.
0: Ogo ni fún bàbá
1: lókè
0: ọ̀run.
1: Ìgbọ̀nà tọ̀ mi tán
0: Jésù Olúwa wa.
1: Jésù Olúwa mi tán.
0: Ogo ni fún Jésù lókè ọ̀run.
1: Ìgbọ̀nà Jésù
0: tọ̀ lọ́mẹ̀. Ará mi nínú Olúwa.
1: Mẹ́tẹ́rẹ́ tó òkúrò náà.
0: Ọ̀rọ̀ ńlá nìyí o.
1: Òkò da hó ẹyẹ he.
0: Gbọ́ ohun tí ìwé Àìsáyà sọ.
1: Mi ṣe òkòrè ìwé nú ìwé máa ìsà
0: ìtọ́ lọ́mọ. Kó lè mọ̀ wípé.
1: Náà mi ní lójú ẹ̀dọ̀.
0: Olúwa ti ṣe tán.
1: Òkúrò náà kò bá sí
0: kó. Láti dá ẹ̀kọ́ lọ rẹ padà.
1: Nando bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sọ ìmì tó lẹ́nu.
0: Ìwọ́ dẹ̀ máa yọ.
1: Bọ̀mí lẹ́nu kàtó àyà jẹ.
0: Àìsáyà chapter 61.
1: Ìsàyè 61.
0: Verse number 7.
1: Verse 7.
0: Gbọ́ nǹkan tí Bíbélì sọ fún wa.
1: Mi ṣe nú ìwé wíwé dọ́rọ̀ mi.
0: Ìwé Àìsáyà chapter 61 verse number 7. Jẹ́ kí n kà á sókè fún ẹ.
1: Ìgbọ̀nà máa kí Adó àgàrà mi.
0: Ọ̀rọ̀ ńlá ló wà ń bẹ̀.
1: Òkò dá kó ẹ tó
0: kí. Nípò ìtìjú yín.
1: Dọ́gbọ̀n ohun ìyá mi tán lẹ́dọ̀.
0: Ẹ ò ní ìṣẹ́po méjì.
1: Mina dó frigọ̀ tó nu awé.
0: Àti nípò ìdààmú.
1: Tó vlẹ́kọ̀ mi tán lẹ́mẹ.
0: Wọ́n ò yọ yọ nínú ìpín wọn.
1: Yẹ̀dá jàyà tó mímọ̀ ẹ tán lẹ́mẹ.
0: Nítorí náà.
1: Dó.
0: Wọ́n ò ní ìṣẹ́po méjì ní ilẹ̀ wọn.
1: Yẹ̀dá dó tònú awé.
0: Ayọ̀ àìní pẹ̀kún yóò sì jẹ́ tiwọn.
1: Àyà jẹ̀mà ló podo náà ka sọ ìyé tán.
0: Ó ṣe àmì ni.
1: Mi máa lo àmì.
0: Orúkọ Jésù mo gbà.
1: Tòyín kan Jésù tó mẹ́ yín.
0: Yes.
2: Au lieu de votre propre. Vous aurez une portion double.
0: Yes.
2: Au lieu de l'ignominie. Ils seront joyeux de leur part. Ils posséderont ainsi le double dans leur pays.
0: Yes.
2: Et leur joie sera éternelle.
0: Yes.
1: Amen.
0: Ogo ni fún bàbá lókè.
2: Alléluia.
1: Wẹ́lẹ́ tọ́ mi tó tó lọ.
0: O mọ ọ̀rọ̀ tí Bíbélì ń sọ fún wa ń bì.
1: Mi máa yán kòdé Bíbélì tó dìdọ̀ rá mi.
0: Ó ní nígbà tó bá la gbogbo ogun yìí kọjá.
1: Ẹ dà wẹ̀ ní mi náà zẹ̀rẹ̀ àbọ̀ ẹ̀ hẹlẹ̀ pọ̀.
0: Ayọ̀ tá ó fún ọ.
1: Àyà jẹ̀dẹ̀ iná náà mi.
0: Kò wá ní jẹ́ ayọ̀ ọjọ́ kan mọ́.
1: Ẹ mà náà yà àyà jẹ gbèrò pọ̀ géètọ̀.
0: Ayọ̀ àìnípẹ̀kún.
1: Àyà jẹ ma dó podó.
0: Ìtánà jubilation.
1: Àyà jẹ ma vọ ma vọ.
0: Ìtánà jubilation.
1: Àyà jẹ ma vọ ma vọ.
0: Ìtánà joyce.
1: Àyà jẹ ma vọ ma vọ.
0: Ìtánà ayọ̀ tí ò nípẹ̀kún.
1: Àyà jẹ ma dó podó.
0: Gbogbo ẹni tó ń gbọ́ mi.
1: Mẹ́ẹ̀tò tó dó mi rẹ̀ pọ̀.
0: Níbi tó ti ń gbọ́ mi lọ lọ́wọ́
1: báyìí. Ilé pépèrè mi tó tó dó mi sọ.
0: Ó yà gba ayọ̀ náà.
1: Ẹ yà mí yà yà jẹ lọ.
0: Ìdílé tó ń sọkún.
1: Wẹ̀ntòdé tó àbínú.
0: Ó yà gba ayọ̀ náà.
1: Ẹ yà mí yà yà jẹ.
0: Ẹkún ìbànújẹ́ kó kúrò nínú ẹbí.
1: Àbí kò mẹ́gbẹ́ nítọ́sán ọ̀gẹ́nu mi tọ́mẹ.
0: Gbogbo àwọn tó ń sọkún lórí ọmọ.
1: Mẹ́tò òbí sí àfífí rẹ̀.
0: Àwọn tó ń sọkún lórí ẹ lórí ọkọ wọn.
1: Yóò mẹ́tò àṣú sí àfífí rẹ̀.
0: Lórí ìyàwó wọn.
1: Àṣìṣí àfífí rẹ̀.
0: Pé Olúwa kí ló dé.
1: Dọ̀kúnrẹ́ tẹ̀jọ̀.
0: Tógun pọ̀.

Ṣebọ́ ti gbàgbé, ó gbàgbé, ń bẹ́kìnì fún ni bàbá ẹranko, èwo ni tàbùkù, má kà mí.

0: wẹ́yìn ọ̀run zangbe tí n bó ń jẹ díẹ.
1: mímọ̀ nù ayé. alọ sún ẹyin bọ ẹsìdẹ sí ọdúnrún mẹbọ
0: kan ẹsìdẹ
1: sí ọdúnrún mẹbọ kan
0: wà. mọ wẹ.
2: pvp inú pọkọ dẹbi dọtí kaka sọ èdò ọ yànnú èdò pẹgbẹ ọdọ ẹyẹ ọdọ bá dọ mi jẹ ẹ sùn yànnú àti èmi tán ní dalọ èmi. yọnu dẹlẹ tí n bọlọ lọ ẹni ohun tí o bọlọ lẹ da lọ sún ẹtàn lẹ nú yẹ má pé o bọlọ àlọ dó wà sún ẹtàn lẹ dẹ jẹ ká gbọn ẹ wá sọ wẹ mìíràn ló pàgbẹ nú yẹ yà.
1: òkúgbẹ sọ pé àlọrun pọ bẹẹ kò mí tọ
2: ẹ bọ ẹ. abọdọ mi yẹ kó sì sún bọọlù pẹyẹ yáàdì yọ wa.
1: ẹ sì sún wa mẹmu nù dámọ tẹrọ àgbọn pé mi ní ìbọnú mi yàrá jọ ẹ sì sún bọọlù pẹyẹ àdánkọ mi dùn àbọnú pẹyẹ pẹ
2: alo.
1: donc mi nana tó ní ìbọn àti lajẹ ní ìbọn àti lajẹ lakodi tó ń tó fún ayé mẹwẹ yà ọ nùwẹ kọntribuye de kó supọdi mẹmọ nù nduru náà fi sanza kò mi gba dáre fún ọ pọtẹnugbẹ yẹn nasọ mi bọnà bolo ni.
2: ọmọ yẹn kọ sọmi yẹn.
1: bá filẹ nasọ nu yẹn bá yẹn sọ mi pọtẹnugbẹ yẹn bolo ni kàntẹ gàsì gbé bọnà náwé òkpé bọ àwọn tó ń gbé mi gbọdọ ní kílàfì tó yìí bẹẹ bẹẹ tẹ kí n ṣe àwọn ẹlẹpẹlẹ àwọn tí ó náà lẹwẹlẹkọ àzọmọ kankan ẹbùsùn náà ìgbé yà mẹwàá ẹsọ àtẹyìn kan làṣọ tó mẹrin sọ ẹnàkó hàwé ẹnàkó hàwé tàm
2: dọkọ
1: mi sọ lọ nínú lẹbọ tó nàjẹ àṣọ ìdàkó wa èdè ló gbọn dọrọ kómi ní gbọn dọrọ kó náà lè tọ nínú ẹ ní èdè yọnu sálọ sí mẹwàá gbọn dọmọ kó tó sì lè tọ àtọkọ àjàmà
2: ẹyà tiẹnu ẹdẹ sùn mi dọgbẹnu mẹrin kálẹfì àlọ àkásá tó gòló dọlẹ dọgbẹ yé bínú mi.
0: mamu kristal lọ yẹ gbọrọ
1: ẹyàn ọrọ ní jókòó dọkọ mbọtún náà fi kó dé mẹ.
2: ẹyàn bọlẹkọ bọ wa.
1: ìfilẹ náà sunsun da sí ni.
2: ẹyàn.
1: ẹyìnzànlẹ.
0: ẹyìnzànlẹ bẹẹ ni wa kanu mẹ tiẹ kanu ọdọ ní o si a.
3: dago chika.
0: dago super ne mi de bon mi.
3: n bɛ tán mɛ.
0: mi kú abobo yan.
3: n bɛ kúrò tó o fiyan sɔ.
0: tó wẹ yín kú nɔ mɛ yan
3: kó.
0: mitiyan.
3: u ti ma.
0: u ta yóò sa do wa.
2: 94.3 jino sɛgbɛ tɔn de wɛ.
3: u ti ma. emi kúrò ko ma.
2: o san to 94.3 jino sɛgbɛ tɔn de di mɛ. i ko tata ko.
3: wa gbɔnu bila to. wa gbɔnu ɲɛ tɔ.
2: a ko si fi ne yɛrɛ yi tɔmtɔm gan.
3: wa gbɔnu ma yan tɔgɔ.
2: abadɔ mi na dɔ ko de ka di o fi dɛ.
3: nkokɔɛ
2: la a su ye. zogbaru gogo watɔ nkokɔɛ. zando ma deli ɛnu ayi ma.
3: nufanu ebila tutu le anu yɔmi gbɔn ɛnɔ nɔbiɔ gome la. nufabi tɔ sɔ.
0: dago super mi ku abo.
3: ikudo azɔbo.
0: azɔbo yi ko n'oto igbɛtɔ.
3: n bɛ gbɛnu mi le wo san mɛ.
0: ika gbɛnu mi le ti
2: te le. ɛna
3: tiɲɛ ne mi ma mi kudo azɔbo kudo azɔ de tɔn.
2: tita de egbe.
3: tiɲɛ ka nɔnɔ tɛgbɛ jɛnjɛ ma n bɛ tɔ kama.
2: a tɔkanjɛ de a.
3: ɛ tɔkanjɛ de sisi o sɔ mi dɔɔni ma.
2: ɛ tiɲɛ n'o ye.
3: Eyi yɔ mi bɛ kudo ko ma. n tɛ gbɛnɛ mɛ ko dɔn ko ayi yɛrɛ tso ku tẹni gbẹna yọ ne mi tso.
2: awari.
3: o na ce.
2: nsọ.
3: nyɔnu yɔ.
2: ɛ o sunu ɔbɛ dɔ ko kipa wɛrɛ di.
3: ɛ o ɲɛna dɔ ko de ya.
2: yeyeli
3: nkabiɛrɔ nyɔnu yɔ diya di.
2: o na sunu ɔbɛ dɔ o kunu denu wɛwɛ.
3: sunu ɔbɛ ma tunu nyɔnu yɔ diya.
0: etu gan ji di lo.
2: le etu gbɔlɔ ye yɔ.
3: dagbɔsi gan gbɛya yi mi o tɛ o fifi mi. sunu ɔbɛ tunu nyɔnu yɔ diya di.
0: ganji.
3: ɛ do de wani ani dɔnniyɔn deno kigun ne. deno nɔye ne. mɔnɔ fifi gbɔn ne ma. aw ye mɔni de ye a ma. pɛfide ne ma sɔmɛnu tɔ gɛɛ bɛɛ da fiyɛ ye. a fi tɔ yiyɔn tɛ ka yɛrɛ ka di. e ti sɔmɛnu tɔ gɛɛ ma.
2: gaji.
3: a ko ne ka gba mɛ n tɔ gɛɛ bɛɛ da fiyɛ ye.
2: e bɛ mi kusa si hɛ o.
3: bɔn yɔnu ka na finkpɔnkpɔ nkpɔnkpɔ a tɔ. a tɔ. mɔnɔ dɔn ko mɛ ne la bi kaka bɔ san kubɛ yɛrɛ kaka bɔ wa. bɔn sunu ka min dɔ sunu ka kafa kafa zuwa tɔn. ɛmi sunu la yɔn nua numi kan le ta mi togo maa yi se ko ŋun ta kama yi magasi ku dɔɔni mɛ dɛrɛ minɛ ko n de wa ye wa.
2: a ma sɛkpɔ nù ɔ a ma si de kunu nɛ.
3: min dɔ ɲɔnu fɔ keze ɲɔnu fɔ keze kpere kpogboro kpogboro yiyɛ kpogboro nuwa yɛrɛ kpogboro ɛ n'o mɔ fi gbede kaka tɔ sɔrɔ ku wa.
2: gbede kpɔn.

0: na mo ndo goda le utata
1: no genetic koni
0: ni ti koni organium enye doka we na mai ni weda so wala le tite me wala ti ndo go le tite le ni
1: trolo
0: ba su kana dia on totoli wenye ni agire so ni wana o lo go totapa ko ye yi kwa na da on to na e ku ro ndo wana ne ni na yi ba
1: ah
0: Nay, mana out there, Daniel, when I said, and so now said, Grass at Garo, come up and ask you who support the idea.
1: I see, Econia be dead here,
2: why do you?
1: Econia be dead,
0: and I saw what wait on a more.
1: Ah,
2: go ye,
0: I
1: see,
0: and I saw what wait on a more.
1: Go is Obanche,
0: and Bola, don't get away. And you know, you don't get the way. Then I want to cut someone and the Jacob Bolt, but my assistant, but my assistant, go to the table, come on, what you do.
2: Seulement du pain. Et qu'il y a pour créer un homme. Allez, au moins, il y a pour déjà. Je le prends déjà.
0: Voilà.
1: Mais que clair. Bon, on va bien.
0: Il y a une autre.
1: yẹni náà pàbí mi lọ́sẹ̀ mi sùn pẹ́rẹ́.
0: Ẹni mo sọ mi sọ sùn pẹ́rẹ́. Àmúkà ká wá ìdílé ká sọ mi kọ́ ẹ̀kọ́ náà ẹ̀kọ́ dídọ̀ ẹ̀.
1: Ẹ̀kọ́ náà
0: fẹ́ẹ́ fẹ́ẹ́ wá di bò dọ̀nù mẹ́rin sílẹ̀. Ọwọ́ mo dọ̀rẹ́ rẹ̀ yìí kó fúnra ẹ̀ wà ní yàyà. Ẹ̀kú náà ti dọ̀ sùn dojì. Ẹ̀yà mọ̀ mi jìnnà. Ẹ̀yẹ́ mi orí mi dín.
1: Ẹ̀yà chẹ́nu.
0: O tẹ ní gbélé ọ ẹnà ikú ẹyà gbọngbọnù tó fẹ nánú ọnẹ.
1: Ẹ òkò bínú àmẹ mi lọ kó sẹta kan jẹ ẹkú yà mẹdẹ àfọkùn ti gbọnà jọbi tó mìíràn yìí gbìyànjú ẹsẹ mọ. Ẹ o ngbẹ́yà mẹ ngbẹ́yà o nẹ́mẹ̀ẹ́ yín o agbóṣúmẹ̀ ẹ kàn máa kàwé bí ọgbẹ́rẹ́ yà.
0: O wa gbónú.
1: N sọ.
0: N nana ẹ̀rọ màá yín.
1: Ẹ
0: ní n kú jọ̀kẹ́ do o ma.
1: Ẹ ra chẹ́nu ẹ̀.
0: Ní ìjọ́ mo ń kana wà níbẹ̀.
1: Ẹ o bí mẹ́bi jìnnà mọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́rẹ́ sí i yẹn máa pẹ́ẹ́rẹ́. Ẹ o
0: di ọ̀nù ẹ̀ nọ̀rọ̀ yìí gbẹ́mí náà dé nù tá àti ọ̀dẹ́ ẹnu àdùn kó. Dèbò lẹ́dọ̀ ẹni sọ́ni ikú mi tán wà kúgbe ndé náwá ṣe yọ ná iṣẹ́ rọpọ́tà bí kejì rò ó ní ẹni mi tán jì. Ẹbí tó kú jíbọ̀ ní wọn mọ̀. Ẹ̀fẹ̀.
1: Akọ̀rọ̀ wọn ṣẹ́ dọ́mì
0: enesi
1: ẹkẹ
0: gogo tòwé doné wà bébé suyé tán mẹkẹ mọ ná.
1: Asi ẹ isaade.
2: Mẹ̀rin wá kan mọ́ tẹ̀ mí ní mẹ̀rin bẹ̀rẹ̀ ohun tó mẹ́tẹ̀ kan ní ọ̀mí kú àbọ̀ sí a.
3: O náà.
1: A yẹ́kẹ̀ dada wá kan. O dada cẹ wá kan. Gba
3: ntakọjẹ bí ara gba sábẹ.
1: O nu cẹ ni o tó o bá nọ kó ká bí ara ẹ.
3: Dada tegbe tu ero ko gbàgbado táwé wa.
1: Ẹ n ka fẹ́ tọ́ bí ọ̀la dada.
2: Ẹ bí
3: ìdéyàn mi ti kó wa bọ̀ nkànnú makẹ́dẹ́ gbére fún wa.
1: Ẹ na chenwe.
3: Na chobonu na yi kó àṣewà ẹ jọ nana fún dídè nana we kúnú dídè ló kótó yẹn lé su.
1: Abi.
3: Atunọ́nọ́ yín wà nù dákúmẹ́ bọ́ ìdákúmẹ́ kan jísí.
1: Ayi ẹni ọ̀n dẹ̀ kó sẹ́sì wà mẹ́.
3: Na nu n kò gbé ìdákúmẹ́ bọ́ nu yin lóko yí ọ. Omidu odoko boli oko atu odoko a. Toko eno da pa ikun ko don ni eyin yo bo toko ame.
1: Eno da eno so.
2: Dada mi la le kan bi yo na ro eto toko ajia.
3: Wa eyin ko fo tele ko to te no bi la ko do ye n wa eno kisi do mi o. Mi no gba odoko boli oko.
1: Ene.
3: Ibi de no ho sa ahanu do fine ganji cho vivi no ho sa eyin pa si je po ka igbede o aluwa so do ko je gbegbe me.
1: Abo no dia
3: owo owo e ha ondu e no e da de o no da de wa e da de o no da de wa bo ondu no pe mi bo no po
1: ene
3: bo vivi no no ko yo gbe
1: mama yi
3: yo no e do e de bo ma u da be do mi ta yo mu e bo e mu de bu no do ji je o mi ara do ko do ba mo do mi ni gubo no e gu do po we
1: abi
3: mo yin yo no
1: ko da de so do bo so sa di me
3: àyè ń sunu bó máa ṣe gbùgbù sí àwùjọ àwọn àti ìkẹyìn ọmọ kọta àmọ ẹ ń túnú lè já yín bó máa dó gbùgbù sí àwùjọ àwọn ọkọ ìdákẹyìn ọmọ kọta péré pọ̀ wá.
1: ẹni ọ gbùgbù sí àwọ ẹyin bẹẹ nàtó wa ẹni ọ ti yan àṣà òwúwà àkọọbẹ tán wẹsí.
3: Ẹ o ayi pẹ̀lú ẹ lọ́ máa jẹ́ tó títọ́ di yàn máa ń jẹ́wẹ́ jẹ́ dínbọ̀ ẹ wá tún lọ yànnú ọ ẹ ló lè wá nàbí ọ tọrọ mi tọlẹdọ jí wèwíwí ọmọ ẹjẹ yẹn nọ.
1: Ẹnẹ.
3: Fún ẹyin yẹ̀hún efeziẹ́nsì wèé má tatọ̀ ẹ̀ nẹ gọ́ọ́ bẹ́ẹ̀ ti kíkà kó atọ́nukú ló kóhán ikú atọ́nukú wẹ̀ gọ́ọ́ máa wùdọ́ kọ́mẹ́sì nù débù ní máa wá kọ́ sá sàǹsàn wọ ẹnà kọ́mẹ́sì mọ́dọ̀ kọ́ sá súpà sí gbọ́mẹ́bọ́nù gbàdá nísùdò. Ẹni má ká wá zàmẹ́ bọ̀ mí bọ̀ fẹ́ ṣe ìkọnukú ẹ̀kọ́ atọ́nukú wẹ̀ gbọ́ fẹ́ ń sẹ̀tọ̀ ẹ dọ̀ jí ẹ mi bló mi máa fẹ́ ló mọ́ àwọn ọ̀dọ̀ mi náà ná tẹ̀mẹ̀ lẹ́gbàá bọ̀ lẹ́gbàá náà bí ọ̀mẹ̀mẹ̀ lẹ́gbàá tá bí ọ̀mẹ̀mẹ̀ náà fẹ̀mí kílé. Ń kó mi sí wa pẹ̀lẹ́ ọmọ adúlé jí wa ẹ̀sán dìbò yàn ẹ ọ ẹ wá tùn lóyà síntòyìn ló kọ̀tọ̀ sáyé. Bọ̀ ná gbọ̀ yẹ ká mẹ́ gbọ́dá bí ọ̀yùn do mi wa kanji yo mi na do kodo me do kwe gede nwa eyin o jimbo eye o e do kwe ka bro so ati duro ko gbe amo gbe to de bodo kwe bo si fa ti mo ko ka bo ko gbe pe ko gbe ai kon gbe gbe ro ku abelo kada ti o ko ta
1: mo we
3: menele biwe minando konado enu awoko awabonu awoviu abiyo mime da super sipo meo kakabo yonu o sete si kotwe sa mo anayi sunu bona zedo ali kamedo minale bo jina iba ye mito debo ntu ni mimo kunja kodon de me ana
1: enaba ete debo
3: enale basiton enale asito ego si koto
1: sa
3: noto kwa yo
1: ene
3: en yon won ko khle do a file wende yo ni la ja mu khoda yi dina siton
1: ene
3: ni no ya mu khoda na siton a siton go en khoton sabe do noton pa yo ni ja mu khoda yi di bo khle a siton no po a siton mele bi po do mi ku sa bo mo gbe do eyin abo ko mu me danda alo akwa na me danda wa ka siro ko sa ai ka we
1: e ka la blonde bo fa ko me ni si
3: eh donu e nu e ko je fine ijo na bonu e ko ga ogba o 23 there dem go ro
1: ka ro po same
3: ga we do po same bonu johonde je fifa ti bo mama grandmama yin mara yin maybe mara yin bonu e ko pa si don po we le do ko ko tanu ye mi de po je we o
1: eh
3: aso ene ne na ugbo
1: ena ya wa ena wa ko
3: eh aso na ya ugbo
1: ena jo fi le do ko to ko me de bo ji jo tonu ka ro po same
3: bi ni le odu ye bo ro to gbada to wu ga o me ya o me bi le mara yin o ena to kon ton su ye bo na yi kon ton
1: ba
2: o dada
3: awanturo bi to le ru ko ton dia
1: eh
3: ile media o fo bu ko ado ado ti amen
1: ti
3: media ba no sta era no sta bi le ka siton round of yun ko ka siton round of bi le ko ka siton
1: ma we
3: bo na no ga ihun di e do yun yo yo de bo ba we do hun
1: eh ne
3: eh nu e je wa lo mo nkan ton zadi yo bonu e ko ngbe of course maybe di anda bo ko e ko ngbe bo nkleun de da lito e mo kleun biziki ya lo pade
1: e na e na kwa e ko ngbe akura ki klende
3: e ko e ko nu klende de bo ke idon bo je to idi bo ja mu ko da de bo yi jidi yo
1: eh yan no na wa ko
3: mo no na si ko to na
1: bo nu nu ku de ni ka pe nu mo de nu ku ton si nu ku sa tre da
3: o na ama do ko do ama do ko do ku to ro ko sa o a si re yan nu wa e no yan do ma do ka on di
1: e a che me ba do to ji san sa ti vivi mi ta
3: we wa we ko sa yo anapo bi nwe yonu ze wa khota yo ara kendo biwo no na no khoto isa gbede a
1: bene
3: ye kain do gbeto alo pade bo ma u dabo ye ro yo to enu le yo asikide no do meji
1: e a chenu e
3: ti vide no do meji
1: e a chenu e
3: ni wa do ko nwe do ko che gbe me na
1: e
3: o je so to vendredi quando so samedi yo no samedi wa yo nwe je ko che gbe
1: abi abi
3: yonu wa me ah yon uwa me yin ro ko ro iku agbe te ko si bo mo le ro ko agbe ro yi aha ka ha fi ne gbere ah
1: wasi le ha
3: ai wo gbo o de tele ba yi ye agbo yi ye e o nwe je mere jo mere ara o yen ba gwa te ba ba de bo e de gugu e yo awulu wa so ko ko agbe ka ka mo no e ni ko la gbe je wa na
1: ah e la chadu e dada
3: eh o dope ni dope ko mi da tero mi tole mi ri kekle gugu po no ko mi tole
1: fi akade pe boyira mi fi ade pe boyira mi
3: nko wa ku ton si
1: eh ba fi ade si ba fi ade boyira mi ye
3: do do menote din pa ti fi ani ko
1: eh ne
3: na to ji je na do do aya
1: so bo ara ado ado don so so do mo nu lewe din aye isan ni
3: eh o menote ni okay
1: yeah comme Mateo e no pode o pede lo onu pon me o caro taji o mero cano fa me na ko fala ten hun ja ko yo mi na to pe ton ni se se do ro no to ji no do to mi ganji mero cano fa ganji a
4: do nu e
1: do nu ki la mo sakete we a
4: sakete we
1: ah asan ya ton
4: hun ko je ji
1: ah mba gbe to ko pede me
4: ah asiko
1: e yo
4: mo ko to
1: oh me
2: maybe igbero si
1: eh penu e
4: oh mi mi o wa
1: eh
4: ya bi e ke oro bi la ya mi
1: eni o kambi agwe aja
4: eh bi ato ko do
1: ah ba e de o kambi agwe ku jaji a o se ya en fi da e ji ho ho de me e ji ho ho de me
4: e o lo la to le me ba de la suga e ba fi ya bon de ya do do ba fi la u de ya do do
1: me ho ka de wo e ya o fo ya me o ya o fo ha e no se pare sa me o e wa da mlo ya mlo yi e ya o fo ha
2: Le cas de revenu de propos mettant
1: 01 21 60 41 22 01 21 31 45 32 si de to pon mi pon do dagbo ti ganwo pon eyi ro ko gbe wa ina mi je ana talo asito e do asito e opore lenu won edo pono ge we azo ko gbe ton vewu azo ko gbe ton bo benele ti bono le wa azo ko gbe ton bo bono le ya so me bono le wa so me to ekure na wa ko gbe ton bla le ya kime bla do kime ton bla le kan bo so wa ko gbe bla le je ko gbe ton ji chobo asuton na wa ewe kore lenu o eyin e gbo kwenu sunna jejere doji te ba re wewe o kete o de to o e ko do kwegbe ton bo do fi le ton bo kan wesun mo ya kime bo isanu bo le leko bo le leko bo la kwegbe bo le ajewu bo nu ete jeun me de le tin bo nu yanu we gbo kwenu pere mo amoro sunna dawule tro lo e no bo do asiton wu le ta ko chi kan blogmo e do mi do di do ronu wa me e wa so wa mi do ni ra ko do we o ta go chi kan si lo bo du fie de ra to
2: je jamais
1: amo fi aton lo te fie fi aton lo te bo te pon wi fi aton lo te bo te pon wi
2: aka ko pon dai sin to wa
1: flavo sin to wa bo a wa no tra foto e mo ro pa finu pon no pon we bo o a no pa finu pon no pon we bo mama no do we sun kan we bo na fo gba we do atokwesa do ina no kan me wutu hun no elele bi o amada lo do we pere pere ya o e wa je ko ton nu won e no fe o nu me akuno sangra do po e blodi vile pardon ne negligez pas la machine à laver s'il vous plaît machine à laver o nu e ma do me o si subonu ko ya bana machine à laver ya c'est très important nu bo e me o si subonu ko e me na daro ye do kwegbe bana ke file ni ma kon file ni o e do ko de na do kon via ton re bana wa nu bi do kwegbe do ni si suwa bana e do ye bi na e ho o mode no to yan fo nai e ko leja ku ran san ni gbele do e ranu josi do e no jomi ta pe do e no jote ton do hun we le bi sese yo enu chi konu awon mona mi yanu mla yi pe sa me o enu adu gbeje gbeje bi ko le le nu ti ajaja do poji de mran yo e ma do mi